0: Ẹ̀yin ọdún sáà máa ṣe ní ẹ̀kú máa ṣe ìmọ̀ ọdún ẹ̀sà ẹ̀mọ̀ ọtí bí ó. Màmí ẹ̀bùrù ẹ̀sẹ̀ Dẹ́màkì máa wọ̀ náà tí ẹ̀sẹ̀ ẹ̀gbọ́n ẹ̀já jẹ́mà Holland mẹ́mù. Ṣàmọ̀jú ó náà oṣù àfọ́hún yẹn. Kàmí tẹ́sí dọ́bà ní Holland mẹ́mù náà wọ̀. Ó dì ìṣẹ́ ẹ̀gbọ́n náà. Ẹ̀mọ̀ ọ̀ṣù wọ̀nyí fa ọ̀wọ̀ China. Àwọn ọ̀nà ní iye iṣẹ́. Káwọn ayé bíbí aṣọ kọ̀ọ̀kọ̀ ìṣẹ́ wà. Ẹ̀jẹ̀ àbá fọ ẹ̀wọ̀ kẹsì ẹ̀wọ̀ bòdì náà ẹ̀bí bẹ́ka. Ẹ̀jẹ̀ òṣì ẹ̀mọ̀ ọdún. Ẹ̀mọ̀ ọtí sàmọ̀ ọtí bí okòfin Trump ṣiṣẹ́ wò. Lánàá kọ̀ọ̀kọ̀ bọ̀ wọn ní bíbí aṣọ ayé fan fan fan. Bí ká wọn sẹ́yìn Mayweather boxer náà sàmì. Wọ́n ní wọn okòfin Trump. Ẹ̀nà ṣiṣẹ́ wọ́n ní ẹ̀kí ni. Wọ́n ní ẹnu wọ́n ní ẹ̀yẹ campaign. Mayweather ni wọ́n yí náà. Ẹ̀yẹ ṣe wọ́n jìnnà platform so. Wọ́n campaign náà wọ́n okòfin Trump. Mayweather. Okay, kama kama kama nana.
1: Yabla tu bia panisa. Yabia na ya won krapia. Yabla tu bia panisa.
0: Kwa kumenu.
1: Yabia na ya won krapia.
0: Hey, I had no.